0: ṣàkóso bọ́ọ̀lù. Ọ̀gùn tí mo ti fẹ́ náà ni Adé jẹ́. Mo wá ké sí ọba yín lápitẹ́ kí ó gbé Adé náà lémi lórí.
1: Ẹ wá gbà mí.
0: Ìwọ ọmọ ogun yìí, ó mọ ohun tó ń sọ.
2: Báyìí! Tó fi fẹ́ dé Adé yìí.